ìṣọ̀kan àti ìhùwàsí rere a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbò bo àwọn ẹ̀mí nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́ ẹ pé nọ́mbà sandwich with ní ọ̀fẹ́ èyí ni ìkéde ojúlé iṣẹ́ orílẹ̀-èdè benin tó ń bójú tó ọ̀rọ̀ ìdáàbò bo àwọn ọmọ

0: Chez Canal+, la générosité, c'est tous les mois. Que vous soyez abonné, Access, Évasion ou Access Plus, réabonnez-vous en avance et profitez tout de suite de 7 jours de chaîne bonus offerts. La semaine généreuse vous donne accès à toute la puissance des chaînes de Canal+. 7 jours généreux pour plus de sport, plus de films, plus de séries, d'action, de rire, d'émotion et aussi pour profiter du meilleur de Nollywood. Ne ratez pas cette offre généreuse. Dès réception du SMS de rappel, réabonnez-vous en avance en point de vente ou par mobile money. Voir conditions en point de vente.
1: Ah, Oduwayo, Oduwadnulo Suyo.
2: Ẹyin ọmọ obìnrin lọkùnrin àti lóbìnrin níwájú ìkún omi tí a ṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin, ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ-ìlú àbí fẹ́sẹ̀ ń tọrọ lọ́dọ̀ oníkálukú yín pé kí ẹ ṣọ́ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífọ́n káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlẹ̀ṣẹ̀ ABPC ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ tàbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì má mu omi inú odò tó ti

síbi tó ní ààbò. Ẹgẹ́ iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn agbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ, àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gálọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeéṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé àbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan ohun ní kíákíá. Ẹ kúrò nínú agbègbè náà tó ní ewu, kẹ sì lọ sí àwọn agbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn agbègbè tó ní ààbò tí àwọn ọ̀gálọ́gà ìlú wọn ò fi hàn yín níwájú ewu ìkún omi. Ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọlú pé kí ẹ ṣọ́ra, kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà, kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀. Nínú dídènà ewu, ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pe nọ́mbà 118 ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ.

0: ye nɔ ɖa nugbɔ ye egbɔ ʋuʋu di tɔmɛ wó ronɔ ena bɔtɛ yin fevi yaya gbawɛ de kpo ɖo afiti gbɔ ekɔnɔ do wɔn asi wɛ ɖo ete tu feviɔ enɔ wu nu ede wɛ afiti yɛ ede de enɔ ɖa bɔwɛ nɛnu bɛ ekana lɛ bɔ ɖa nuɔ enɔ ɖa nu nusrɔ ɖo zɛ mɛ zɛ de mi mu ene yɔ edo nu de bɛ enɔ bo ɖa gbaza mɛ nu yɛ ɖa nu ɖo zɛ mɛ alo edo nu ɖo zɛ mɛ yɔ edo nu de enɔ bo ɖa gbaza mɛ mɛ mi tɔlɛ enɔ tɔdzi taamu tso bɔ nɔ yi ma ti ŋtɔ ɖo ete tu yovo ɖɔ nu de enɔ do enɔ ɖo naturel egbe diɔ mi ɖo nu da ekpo ɖo kaize kpo kasrɔ kpo ena bɔ tɛ ɖo fevi si nusrɔ ŋu da ɖo akpatɔ kpo ɖo afiti kpo enɔ se wɔn ɔ egbe diɔ gbɛmɛ ko ŋunuku nu de do ɛdi lɛ biɔ angrɛ ko ŋu de mɛ nu de lɛ biɔ eye nu agbaza kowo wenu ma lɛ bɔ film de wenu nu mi de mi kpo ɖo yɔ kpɔ bu ko de nu ɛdiɔ mɛ ko de ɖo todzi lɛ yina film de ɖo yɛ ŋdi yɔ nu agbaza mɛ tɔ ma ze gandzi a alo ŋu de ɛdo mɛ wa wɛ bɔ mɛ tu ŋu de ɛdo mi wa wɛ a enɔ su tete ke ŋua papa mi tɔ lɛ enɔ na mi adi ɖo kpo wenu nu mi nɔ klɔ alɔ ba klɔ alɔ alo alɔ klɔ tsɛdu yɛyɛ mɛ de yɔ gbɛtɔ ko nɔ mɔ yɛ de nuɔ wenu nu enɔ tsi di madzi ki nɔ wenu nu mɛ ko de ɖo todzi lɛ yina fi ko de ɖo ɛdi yɔ ŋu de ɖo ɛdi yɔ wa lɛ wɔ nɔ yɛ kpo ɖo te o ma nɔ to fi ɖo nasu ɖɔ kɔ bia wimɛ de ayi nukɔ nukɔ ŋglo ayi gudo gudo glo abe ŋu de buɔ anɔ mɔ do nu wɛde a tsi de tagbɔ bɛ si anɔ tu fi de anana vɔ sɔta ɖo anɔ tu xɔ de nɔ zan de diɔ mi de sumina lɛ vɔ yɔ ko na ka ŋu de lɛ biɔ ni ŋu de kpatsa miɔ mi hiɛ mina yɔ alo ka ene lɛ ɖo nyɛ nyana su ɖɔ kɔ bia de kpɔ mina lɛ vɔ se wu de mi se die ɖo nu tie alo ka lɛ die 01 95 18 91 23 01 97 25 20 91 mana mi numero whatsapp mi hɛn mina lɛ bɔ ɖɔ ko ɖo fi ko na kanu biɔ 01 67 82 64 33 ena tse nu mi.
1: ɛmɛ fiyɔ nudziwu de lɛ nu adzɔwe de lɛ nu o nudziwu ene lɛ gblamɛ o enɔ lɛ mɔ kɔdo safun nɔvi tse bene tovi kpodoto ele lɛ do bene tome tɔn kpan enu lɛ yi mi mina tunɔmɛ dzi nu da ko pataki de ewɛ dze to tome tɔn eye nɔ yɔrɔ dɔ awɔ ni nigeria to kɔkɔe eye enɔ yɔrɔ dɔ ɔyɔ yi mɛ nu tɛ ka yi nu o mina tunɔmɛ dzi gbɛyantɔ da ko de gbɛtɔ ka wa gbɛmɛ o nu de wɛ kɔnɔ do yin tɔn si eɖɔ kpekpe kpo viɔ enɔ do vi ɖo to nu adi viɔ gbɛmɛ wɛ ede bɔ asi vɛ mi tɔn ene o eɖo didawɛ kaka bo dado kporokpo tiwe nu kpatsa ye tiwe gɔwɛ mɛ eye wa hɛn adɔgo bo wa ɖo adivi dzinu gbɛyantɔ pataki mɔkɔtɔn eye mi de sumi ka tunɔ dzi gbɛyantɔ lɛ o lan dako lɛ nu dako dako lɛ wɛ nɔ ekpe ɖo zun kan mɛ bɔ enɔ natsɛ ye lan lɛ ati lɛ ene ɖo zun kan eye wo ka di wa ɖo fi ba bo ba fi kpo bɔ ene wo gbɛmɛ wɛ ɛdi bo wa ɖo asi ɖo kporokpo tiwe tiwe gɔ eye ka lɛ dzavi dzini gbe nu kpatsa wɛ mi de sumi tunɔ mi dzi nu ɖɔ nyɔnu mɔ xɔ sunzan tene wɛ nɔ ɖo si ele nyɔ wa lɔ eyan dɔgo nukɔntɔnu yɔ kaka dze sunzan tiwe tatɔn ako dzizi adigba sese nyɔnu tiwe gɔ eyan gbɛyantɔ da xɔ azɔgbɔtɔ ene tɔn sunzan ɖo kporokpo wo ɖo kpo gɔme ewɛ adivi ene wa dza tutɔn gbe nu budoɛ nu ele dze tsobɔ vimɔ kɔtɔn wa tɔn lɛ mi ɖo to woe nu vimɔ kɔtɔn ɖo adɔgome bo ɖo sunzan wo ɖo kpo ɖo wɛ eya enɔ ba dɔgo kpo bi sese bɛ enɔ akan bi ɔɖɔ mɛ lɔ adɔgo dze wɛ ɖia ele budo de sue fi eɖo adɔgome nu ɖɔ ko bɔ mɛ ɖo kɔko ta de ɔnɔ se atinɔ wɛ ati mɛ lɛ lɛ de ɖo fi ne lɛ bi kui yɔ enɔ ɖo gbeviɔ tɔn se wɛ eyi de bo ko zrɛ tovi to si eɖo kpɔkatɔ kpo nɔ kpo ɖo kɔkɔe ɔyɔ tɔn mɛ ɖo awɔli gbeɔ dzi dɔn lɛ ye ne wɛ fi kana ɖo ko mɛ bo kana nɔ do gbe bɛ kana nɔ se gbɔn mi de su mi o mɔ dindɔ mɛ dzi nu dziwu de su ti te ŋgbe wɛ mi gbɔ ma dɔnu mi alo kan elɔ eye nana mi yɔ mi hɛn mina kuku alo kan mɔ kɔtɔn bona do dobanu nu do gbɛmɛ fiyɛ ma ba to nu de lɛ a enɔ si ku do mɔdzɛmɛ tɔn mi hɛn mina kuku 97 25 91 alo 95 18 91 23 metse lɛ mina tun kpo nɔmɛ dzi woenu eye edzavi mɔ kɔtɔn dzi gbe yɔ yime bi dɔ ho edzavi dzi gbɛmɛ do to koe wɛ nɔ ya adigba eye tɔn mi ɖo to nu dziwu dako dako eye dze gbe ne gbe lɛ ayihuhɔn ɖo kpoɔ mɛ o dzi ɖo dzidza wɛ mɛ mọ́dọ̀ pọ̀ jọ̀hún dáhó dèrò ìwẹ̀ àkẹ́sẹ́kẹ́sẹ́ jọ̀hún máa gbókọ́ dé tí lẹ́rọ gbẹdú ẹdẹ súbà ìǹdẹ bó pàṣá ló gán kókó ló pọ̀ mẹ́wọ́n òwò wúrí sùn mí tán èèyàn yọ̀rọ̀ eclipse ọ̀lẹ́ ni yọ ẹlẹ́jẹ̀ ẹ pàṣá mi lè súnsìn nù pàṣá jì nù mọ̀ nǹkan tán ẹ ká sì fún yín ẹ níwẹ̀ sàn bọ̀ mí dé súnmí ká tún láwọn ní gbé ọjí yọ dáadáa ìtúnlẹ̀ ìblómẹ́dẹ́ bọ̀ wọ́n dọ́mẹ́nu ìtàn ìnà jó dò gbére pọ̀ máa jó wọ́n dọ́mẹ́nu ìtàn lẹ́dọ̀ ọwọ́ sàn dáadáa mọ̀ nǹkan tán ẹ gbọ́ ọyú lọ èmi ń fa kántọ́ tán lẹ gbọ́dọ̀ gbére àìfi hàn ẹ gbé tán nù ẹ̀dọ̀ jíjẹ di mẹ́wẹ́lẹ́ ọ nùlẹ̀ bù tòótọ́ mi ẹ pàṣá mi ẹ kú gan ìtì bọ̀ fa kántọ́ lẹ ọ èso àpẹlẹ nǹkan mẹ àpẹlẹ èso nǹkan mẹ ọ ẹ wá lò títí mẹwẹ́ dọ́ mi jí dọ̀ fìdíwẹ́ jàwé gbẹ lò kézé zan ẹ hàn mẹ tán mẹ ne fina jàwé gbẹ bọ̀ nù mọ̀ nǹkan tán lẹbi fi kánà lò jíjọ ẹ̀gbọ̀n gbédè fìyẹ ní fi pọ̀n lè jẹun ẹ̀yàn fìyẹ ní fi yẹ̀yà jẹun ẹ̀yàn ẹ jẹnu kán bí ọ ìdè jí fínẹ mẹwẹ fákántọ́ ló pọ̀ lẹ dada dọ̀ mi lẹ́yìn fọ́blẹ̀ gbẹjẹ fáápọ́nù mi kan jí ìwà lò títí mẹwẹ dọ̀ fìyẹ jàwé ọ fi búdo de wẹ fi nùdọ́dá ìtọ́ de wẹ fi eko dó gẹ̀ẹ́sì de wẹ dómi de súnmi náà tún lọmọ jí dáì hu ekó nu ọ dọ́dá ìtọ́ mi tán lẹ ọ àìhàn gbẹnu kó dó yéé gẹ̀ẹ́sì tsobọ ìnáwó àgbẹ mọ́rin àìhàn gbẹ ọ eko dó gẹ̀ẹ́sì bì ọ tsobọ bì ọ náwó àgbẹ yìí ni fínẹwẹ yìí dì nù gbó ọ fi wá gbẹ bọ eyín pọ́n e ń gbèyàn tọ́ mi tán e má mọ àdí fi pọ́n à gbódò yàn ló kórópó tíwé gudo ọ egan ọ ìfì mọ nǹkan tán ẹ wá gbẹ rẹ fi ẹ wá gbẹ ọ mí dé súnmi máa tún lọmọ tí àwọn àjíjẹ nu ẹnu yàn fi ẹ lọ ká wá ọ ẹ máa ń ẹnẹnu dé ní kóró jíjẹ wọpọ tí ó bọ ẹ wá gbẹ ni à tóró ló ẹ àdí fi ọ wá gbẹ yìí mí náà súnmi náà tún pọn lọmọ tí ò jíwẹ àjọ hàn yà nùbúdo ẹ dò jíjẹ rò gan fo gbọdọ gan fo òwe ní lẹ yọ nùbúdo lẹbi tó bọ fífi fáàbọ gbẹ ọmọ ẹlẹfọ kúsù dé ekonono tọkàn kan jí ẹ wo inú ìfi ọkà ló gbẹ wá wẹ yọ ẹ pàṣá bó pàṣá mẹ bí ẹ ẹ wọ inú ìfi mọ nǹkan tán alọdokoro miọmiọ tó ni wo inú alọdo miọmiọ tó ni bọ èjì fọ ọ mẹnọlẹ mẹtọlẹ rìnnúmọlẹ dọ èdò náà hun alọ mọ nǹkan tán bọ ìná hun alọ mọ nǹkan tán alọ iná fábó fà ẹ gbẹbi sẹsẹ. Lọ emi kuna hun o emi de sumi ka o tun lọmọdé tọtọn gbìyànjọ dako ẹ àti dako de nọwẹ ọ èdè kan kaka alọmọ nǹkan tó wáyé hunhun wende alọ edo hunhun ẹ ọ ewa mọ akọwekun de do alọ mẹ akọwekun ẹnẹdẹ emọ do alọ mẹ ọ mẹyìn dada hoẹ ọnu tán ẹ kpọdọ mẹtọn lẹ kpọ ọ èdè pé dọ fakantọ lẹ ní ìfodó akọwekun mọ nǹkan tó jinu emi de èyí vọ gudo ọ fáàdò títí mẹwẹ dọmẹjì gbédé ẹni má ze nù mọ kọtọ ìgbé o ní mọkà ìdè bó búdó fi ọ gbédé pọn o lọ àtẹdé wẹ ọfì ọ hìn bó wà gbẹmẹ fíbó náà wà ń dènà ló sọ yí ẹ náà wà hàn ejì adimẹfí mẹtàn ekọnà sọdọ azọmẹsìn mi pọn bó wẹnu fi ẹni ọdọ azọmẹ yíwẹ ọ di yọkọfù bìdọ wọn èyí azọmẹ nù àìhùn dá gánmẹsù ọ ẹnà ọdọ kóbà azọgbẹvì gbedekun sẹdọndẹmẹjọ ẹnu do alitọ xlẹmẹwẹ vi mọ nǹkan tán ẹyẹnu da ihun ẹni ahihun dida yẹtọn wẹyin mayi ba ẹyin atima atindọ gbọdọ ahihun dana wẹ ekpọn azọmẹvi do kó sí sáàkì mẹwọn ntẹwẹ ekọnọmọ kaye bik ẹwẹ ẹnu mọ sí akpọn ẹyẹtọn mẹwọn atima atingodo atindọ nùẹ mọwẹjẹ ẹnu de do sáàkì ẹyẹtọn mẹ tẹgbẹlẹ ọni ẹnu sàn ẹnẹwò kàkà bọ ẹmẹ inú kpọn mẹtọ tán lẹ ọ ẹnu ló pípé wẹ mọdọ kpọ ọ ẹnu lẹ dọwọn ẹsẹ dọ mẹtọ lẹ dọ ẹni kpla mí kò mọ dọnu ẹ lọ ọ ẹ wà nùbí tso ọ gbòò jẹwọ ẹ gbòò mi wá kpọn ayi dọ kpọ di ẹ hàn bọ ẹ dà zọ mẹ bọ ẹyìn azọgbẹvi tán lẹ ọ dọ kpọ nọ mọ bó dza yi bó ba ẹ dẹ kpọ mẹsì kpọ mẹbi kpọ dza lè nà jí nẹwẹ ẹ kana bọlọ gbọ nyavi mọ nkọtọ ẹnẹ ẹ dì bọnu ji wọ koro gbẹzan tán mẹ sí hohoe tán kaka wa gan hoho ẹnẹwọn mẹwọn ẹ dalọ ẹyin gblo tán sáàkì ẹnẹwọn mẹ bó ze amadokpo bó dónu kọnu ẹyin azọmẹgbẹvi tán mọ nǹkan tán bẹẹ ẹyin de bó pàṣá mẹlẹbi ẹyin nu de bó pàṣá ẹyin mẹsìkpo ndéńdékpo ẹdọ fínẹbi ẹyìdọ ẹlọ ẹyìn ẹgùn fọ ayídọ kpó di wa hàn bẹẹ ẹ wá dọnu mẹjì tọtọn lẹẹdọ mi ze eyin akɔwekun tse eye zɔn alɔtsi mi wo yin de edzi mi ɔnu mi ɔn etɛ yin nɛ nɛwɛ vi kpɛvi eye edzi yɔ etun gbọndọ